0: Owó lọ sí mu lẹ́jà. Ẹ ká lẹ́jà ló jarọ ní àyẹ́. Bẹ́ẹ̀ má sí mu wá bí a bí yá mi kọ́ mẹ́gbẹ̀ lọ wá.
1: Tọ́mọ láyé. Ìdí àwọn ìlú ọmọ mi jánu kọ kí n kárẹ̀. Wọ́n á dùn gọ́mọ láyé. Mi ká ìwé yìí.